àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ìdílé tó kó lọ́ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa

0: a se bayi ka bere laaro oni a ku ojumo o a ku ojumo a ku ka se bayi ka bere laaro oni a ku ojumo o a ku ojumo a ku ojumo mo ni bi gbogbo ti e tin gbo wa laaro oni loni ojo Friday ojo jumo jumo oloyin ojo nla ojo ke dogun ninu osu karun ọdún 2026 ka ma dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba èmi a máa ní àánú la rí gbà o orí ọ̀fẹ́ ni o kì í ṣe bá ti mọ̀ ṣe tó kì í ṣe bá ti màdúrà gbà tó kì í ṣe bá ti fáìn tó kì í ṣe bá ṣe mọṣẹ́ ṣe tó orí ọ̀fẹ́ la rí gbà àti àánú mọ́ àgbàládùra wípé àánú àti orí ọ̀fẹ́ eléyìí tá à ń rí gbà kò ní ká kúrò lórí wa o àjẹjẹ ìjẹ tán ni a ó túbọ̀ máa jẹ́ tí ò ní tẹ́lẹ̀ ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mọ ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì alálùbáríkà rédíò 101.5 fm ẹ̀ka rédíò nàìjíríà ti ìpínlẹ̀ èkó a wà ní 1A Adekunle Faju Yiwe GRA Ikeja ni ipinle Eko nbe na lo tin dun lako lako be ni ta tin se gudugudu meje
1: lako lako bi ilu agere
0: ta se gudugudu meje ya mefa e ka ro sa oni bubu ti tin gbo eni ola abosede omo saliu lo ko mi je ti gbo na le to ni bi ta ti ma mu awon iroyin to nlo ka kiri ojojumo ole wa wa si eti igbo yin lati ere gẹẹsi ni awon iwe iroyin ni won fi kan sugbon awa lanfani ati ori ofe lati ma tu fun yin ni ede yoruba iyen ede abinibi wa e wa nkan fidile e o gbege boya kede fidile nkan ni eyin te wa ninu oko ti e nlo bi ise ti e nlo si bi oro aje yin e sa ara tetin bele je ke ma gbo wa direba oko iwo na ba won yin soke die ka won to wa leyin yen kan ma gbo o ki won na ko de a ma lo je je ayo ta fi le wa si ohun la ma ba o a ni dele ba oku oko a ni dele ba oku omo be la ni dele ba oku aya gbogbo ohun ta ni lokan ni daada loni na lo ma wa si imuse ba na ba ti de bi se wa eje ka fi tolorun wa shuaju elomi ani a tebi ko ohun sha ti pa te oja ni eje fi tolorun ba shuaju o ka je ke olorun ba ko ja fa ati omega wa ka gbadura oleyin adura ti ati gbo ni ile ise wa ni aro eje ka wa na ka tu gbadura enu eni bayi ohun la fi ko meje mo agbaladura yi pe gbogbo adura ati ibere eleyi ta ba gba si owo si odo olorun ba laaro yi ti a te si waju olorun ba olorun yo fi dahun si o e wo ki po eleyo ti e se soki tori pe kini mo ti fun yin daada
1: ya
0: yen ti e fo wa adura le
1: iro awo gba mi
0: wa gba as pe to di abi o da ni so le mo yonda mo fun permission
1: tori adura n poju ni iyawo li ba si so adura le ba ni se ki no ye ki owo adura ko wole ko te
0: ko de ma wa wo
1: iyawo li wa le mo feran adura ba wa ta je awa ta je akapo agbodo
0: e ni fe owo to wo ni keke yin

0: Latojo aje Monday titi dojo eti Friday atu ti gbede o awon iwe iroyin lolokun ojokan be ti mo nje gbadun eko gbona aro re aja abade ni eleyi ta mo mu wa fun yin te fi mo sagbeji ara awon iroyin ohun bo ti sodo sinu iwe iroyin laaro yi na le lanfani lati mo gbenu si eyin o ya gege bi ise wa ati kode gege bi mo ti se so te wetagba ni peju woli ile teru to mo ni peju wegun labala adura mo mi omo balogun nloko mi o ni lojo kedogun ninu osu karun odun 2026 awon iroyin wo nlo jade loni oya eje ate waju ta mo mu ni okokan ejeji ni aro kutu
1: jago wole ti wi pe oni pe eko gbona ni taaro to ni wa se eko te ma mu te ma lo sun o e ma pada lo sori bed yo ise ti yana niyan
0: se to ti e wa lo
1: do ise ti bere na niyan oya ka bere iroyin wa laaro to ninu iroyin daily post ni mo ti fe mu eleyi ti nbe ni owo mi o pelu gbogbo eto idibo bi gbogbo e bo tin lo o ti bere na niyan o ipolongo e o ti nbere ajo eleto idibo ni orileede yi won ti fi ase sita o fun awon alamojuto eto idibo gbogbo ni ipinle 36 orileede yi to fi mo olu ilu orileede yi lati wa ni imura sile o fun amojuto awon eto idibo abele ninu awon egbe oselu gbogbo ni imura sile fun eto idibo odun 2027 eleyi waye ninu iwe kan ti ajo na ti o fi sowo si gbogbo ipinle ni ojo kokonla osu ta wa yi eleyi to fi nta gbogbo awon eniyan lo bo pe eto idibo abele won ni yo bere o ninu atejade ohun ni won ti so ate iyen timetable bi awon egbe oselu bi 19 bi won yo se seto idibo abele won lara awon egbe oselu na ohun na ni won ka si ni iwe iroyin daily post o egbe oselu APC PDP ADC Labour NDC atawon mi ti won ti sagbejade bi eto idibo abele won bi yo ti waye ni iwe iroyin daily post ni eleyi wa laaro yi
0: je ti gbo o
1: bekini
0: eje mi o ti bi bere ninu iwe iroyin ti Vanguard to jade laaro yi o na ni awon omo egbe oselu All Progressive Congress APC kan ni ipinle Oyo iyun ni ekun Oluyole ni Oluyole Federal Constituency ni ipinle Oyo ni o won ni lana ode yi nlopolopo won fa tan lopo yanjuru ti won si npari wa wa o fe awa o gba o won ni wi pe kini ni se ni wahala lo ti bele ninu egbe oselu ohun lapa ati beun ni o won ni se ni opolopo awon ti oju omo egbe oselu ohun ni Oluyole Federal Constituency ohun na ni won ti so wi pe to awon igbese ti awon to je agba agba egbe oselu ohun kan ti won gbe won ni o je eleyi to ku die kaato pelu bo ti se je wi pe won ni won fe gbe awon oludije le awon lori ni won ni won o fe ki awon o se eto idibo abele iyun ni apa ati be nise ni opolopo won ni won gbe patako lori sirisi ti won gbe dani o ti won si gba olu ile egbe oselu APC ohun lo iyun de eleyi to wa ni agbegbe Oke Ado ni ilu Ibadan ni o won ni won po koja be ti won si so wipe iru fe igbese ti awon agba egbe yi ti won fe mo gbe iyun ni apa abe won ni awon o fe rara bi o ti wu ko mo to si je wipe in ti eyin o ba ni gba lowo won ni talika bayi na ni o ti ko o won ni iwodi ohun o waye to si je wipe o fun na oju daada pelu bo ti se je wipe ẹni tí wọn ni pé ó sì wà ń bẹ lọ lọ báyìí iyun tí wọn pé ọkọ rẹ nítorí lọ pé àkàndé sódípẹ wọn ni òun gangan òun náà ni wọn tún fẹ fàálẹ tí wọn sì fẹ gbé lé àwọn lórí o lẹyìn tí wọn sọ wípé àwọn ò ṣe kíni àwọn ò sọ wípé kí wọn mọ fàálẹ ṣùgbọn kí wọn jẹ káwọn ṣe ètò ìdìbò abẹlé iyun primary ni apá àti bẹ o nígbà tí wọn bá àwọn oníròyìn sọrọ nígbà ní lásìkò tí wọn ṣe ìwọde ọhún ọpọlọpọ àwọn tí ó gbé pátákó lóríṣiríṣi dání náà ni wọn fi díẹ múlẹ wípé gbogbo àwọn tí àwọn jẹ ọmọ ìlú eléyìí tó jẹ wípé àwọn jẹ ọmọ agbègbè ẹkùn ti olúyọlé òun náà ni àwọn bọta tó sì jẹ wípé ẹni tí àwọn fẹ gangan táwọn fẹ kó lọ sojú àwọn iyun nílùú abuja ní ilé ìgbìmọ aṣojú ṣòfin house of representatives òun náà ni gbọlá gadi abiodun wọn lòun gangan làwọn fẹ o ṣùgbọn tó jẹ wípé àwọn àgbààgbà ẹgbẹ níṣe ni wọn fẹ fatolu lọ pé àkàndé sódípẹ wọn fẹ fàálẹ tí wọn sì fẹ gbé lé àwọn lórí ni wọn ni làwọn bá tún sọ pé ó dáa kò sí wàhálà ẹyìn òkè ọkùnrin ó tàtọrìn kóbìnrin ó tàtọrìn ká wá wẹ ẹni tí ó lómi lẹsẹ jura wọn lọ wọn ni àwọn bá ní ó dáa ẹjẹ ṣètò ìdìbò abẹlé ni làwọn àgbààgbà ẹgbẹ bá ní irọ o ẹni tá a bá ti fà lọwọ sókè ni náà lọ mọ oyè ni ó lọ sojú yín o kí wàhálà ọmọ bàdé làwọn bá tú ta wípé irọ o àwọn ò fẹ àgbà ọdà ẹjẹ bọ sí pápá kó ní kálukú kí wọn ṣe kí ni kí wọn dára ọwọ wọn ká wá wẹ ẹni tó lérò lẹyìn ra wọn lọ ṣùgbọn àwọn àgbà ẹgbẹ ẹgbẹ ní irọ kò sí tó jọ sódípẹ igan náà ni ẹjẹ àtẹlé làwọn àgbà ẹgbẹ fàálẹ
1: gẹgẹ bí
0: ojúlówó olùdíje tí ó ṣojú agbègbè olúyọlé ṣùgbọn àwọn ọmọ ẹgbẹ òṣèlú apc wọn fìdí ẹ múlẹ tí wọn sì jáde síta o wọn ní irọ o àwọn àgbà ẹgbẹ ẹgbẹ náà ò lè pàṣẹ fáwọn àjẹ wípé kò lè sọgà méjì ẹyọ nínú ọkọ kan náà bẹẹ sì làgbò méjì ni ò lè torí bọ kojú
1: ìkan yóò bọlẹ fún kan
0: ni tẹyin lọ tọ ìyẹn ò bá ṣe kíni ìyẹn ò bá ṣe wo ìròyìn pọ ń bẹ dáadáa bẹ bá fẹ kà síwájú ó wà nínú ìwé ìròyìn vangard ilé ètò jáde láàárọ yìí
1: ǹjẹ́ ẹ ti gbọ́ mo tẹ̀ síwájú lórí ọ̀rọ̀ ìdìbò náà ni ònì ìwé ìròyìn punch ni eléyìí wà láàárọ̀ tòní wàhálà náà wọ́n ní ó continue ó ń tẹ̀síwájú ni o wọ́n ní wàhálà àti ìforígbárí òun ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti ń rọ̀ dẹ̀ẹ̀dẹ̀ báyìí o nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC pẹ̀lú bí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà yóò ṣe máa bẹ̀rẹ̀ lónìí ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027 eléyìí tó mú káwọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí ààrẹ tinubu kí wọ́n máa wàásù ìṣọ̀kan àti àlàáfíà kí ètò ìdìbò náà kó má bàa di wàhálà o wọ́n ní kó má bàa di yan pẹpẹ skata skata bó tilẹ̀ jẹ́ wípé yíyan àwọn ojúlówó ọmọ oyè láwọn apá ibì kan wọ́n ní ó ti dá ìkùnsínú sílẹ̀ o tó sì ti di wàhálà láàrin àwọn míì eléyìí gan ló sì jẹ́ kí àwọn aṣáájú àtàwọn àgbà ẹgbẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé àwọn ìgbésẹ̀ láti yanjú wàhálà náà díẹ̀díẹ̀ kó tó di ńlá o èyí náà òun ló fà á tí ààrẹ tinubu fi rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àtàwọn ẹgbẹ́ míì náà wọ́n ní pé wọ́n ní kẹ́ ẹ dọ́ o díẹ̀díẹ̀ o wọ́n ní kí gbogbo wa pátápátá ká wà ní ìmúra sílẹ̀ o ààrẹ tinubu ní wàhálà lásìkò yìí ó ní tí a bá bẹ̀rẹ̀ sí ni máa fa wàhálà yẹn láti ìsìn títí dọ̀la wọ́n ní pé ẹ mọ̀ wípé lè gan ni yóò ṣe àkóbá fún wa wọ́n ní pé àti pé kíni yóò mú ìfàsẹ́yìn tí ò kéré dé bá ẹgbẹ́ náà ó ní kí àwọn tí wọ́n bá jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé náà kí wọ́n rárá máa gápá sí àwọn tó jẹ́ wípé wọ́n fìdí rẹmi
0: ẹkú rọjú
1: wọn ni ẹ má ṣe bẹ o wọn ni ẹ má ṣe bẹ wọn ni káwọn tó jẹ wípé àwọn tí wọn bá tún wá fìdí rẹmi náà kán ṣe kíni kí wọn gbà fún ọlọrun ẹgbà fún ọlọrun nísinmi wọn ni kán gbà fún ọlọrun wọn ni eléyìí gan òun ni yóò mú kí àlàáfíà kó jọba ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ààrẹ ni pé àwọn tó bá jáwé olúborí ẹ má wàá máa pí orin gapaga wú kiri o ẹ̀yin tẹ bá fìdí rẹmi ẹ má sọ pé o fẹ́ dá wàhálà kankan sílẹ̀ bó ti wù kó mọ wọn ni ẹ gbà fún ọlọrun gbogbo wọn ni ohun gbogbo tó bá ṣẹlẹ̀ ní ilé ayé yìí wọn ni bá a ti kọ́ ni a ti kọ́ wípé yóò rí bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ni kì í ṣe bí mo ṣe èèyàn kan kì í ṣe agbára èèyàn kan a ti kọ́ bá a ti kọ́ náà nìyẹn kó níkálukú kẹ gbà fún ọlọ́run inú ìwé ìròyìn punch ni eléyìí wà láàárọ̀ yìí.
0: ó dáa nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ǹjẹ́ ẹ ti gbọ́ o wọ́n ní ẹni tó ti fi ìgbà kan ọmọ duro o di se ni Atiku Abubakar ni o na ti nawo mu form eleyi to ja wipe o fi han gbangbangba wipe ohun na fe dije dupo are ninu eto odibo odun 2027 ninu awon ti won jade iyun labi ase egbe oselu African Democratic Congress ADC ninu won ni Atiku Abubakar wa o eleyi to si je wipe o jade lana ode yi to si gbe form re o gbe keke bayi wipe to se ti ri o emi na fe dije dupo are iyun ninu eto odibo odun 2027 ewo Atiku fi die mule o fi die oro yi mule iyun ni oju opo x re ni o eleyi to je wipe ofisita gasangba iyun ni ana ode yi ti se ojobo thursday ni se lo fi lo si yanana na to si nte si waju pelu bo tin so wipe to se ri gbogbo ipenija eleyi ti orilede wa nigeria nkoju o ni ohun mo oju ogun to hun si mo bi teyan pa bi si iyun ni ire ni o yanana si waju wipe to e wo se ri ka mo tan ra wa je o igbese lati mu idagbasoke ati ayipada to lorin ba orilede wa Nigeria ati lati da ireti eleyi ti gbogbo omo orilede Nigeria ti sonu lati opolopo odun seyin lati da pada fun won o de ohun gangan nlohun le se leyi o te ba gbagbe Atiku Abubakar ni tin fi die mule ti tin so si ta gbangbangba wipe to ohun gege bi enikan ohun le se kini ohun le mu aye pada rere ba orilede wa Nigeria eleyi to si so wipe to ohun gangan la won mo orilede Nigeria nilo oni labi ase egbe oselu African Democratic Congress ADC ni ohun ti jade o to si je wipe awon jorin irin ajo lati dije dupo are yi ni oni enikan o le so wipe tenikan bo eyin o ewo inu weroyin Vanguard na ni won ko ekun rere iroyin si be ba fe ka si waju si o wa nbe laaro yi o
1: e jadi e ka ikede ati ipolewo oja ka je ise yi ko to di pe a ma tesi waju pelu awon iroyin lo ni ran ran tun ti wa ni waju wa e ku kale

0: sha ibile wa civilization lo jagba
1: Ilese Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ Ilese Toluwa Lasha Television and Radio Media Outfit àti Ilese Starline International Showbiz Magazine tẹ́ pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Lasha níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwùtútún, ọba Ifọ̀, ọba Ejo, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀ Bíè, Baálẹ̀ Tẹ̀mídìrẹ Alágbàdo nípínlẹ̀ Èkó, Baálẹ̀ Aláṣíá Oṣòdì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Lasha lẹ́tọ̀ ètò ní Tọ́ba Lasha ẹ máa mísí ẹ̀.
2: Padà ìkànnì Radio 101.5 FM náà lẹ̀ ń gbọ́ o, ǹjẹ́ ẹ ti gbọ́ náà ló ń tẹ̀síwájú níbi tá a ti ń mú àwọn ìròyìn tó ń lọ káàkiri ojoojúmọ́ ilé wa tá a mú wá sí etí ìgbọ̀yìn. Ẹ má gbàgbé ní abala àgbéyẹ̀wò wa, ẹ ó láǹfààní pẹ̀lú bí òní ti jẹ́ ọjọ́ Friday, ọjọ́ Jímọ̀, ọjọ́ ńlá, ẹ ó láǹfààní láti pè wọlé. Inú àwọn ìròyìn eléyìí tá a ti kà àtẹ̀léyìí tá a fẹ́ kà, eléyìí tí ẹ bá fẹ́ sọ sí níbẹ̀, àǹfààní wà láti pè wọlé kí ẹ bá wa sọ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó máa pè sí ẹ̀yin tẹ́fẹ́ ti àtẹ̀jíṣẹ́ náà, ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí WhatsApp line ọ̀hún sórí 0704-700-3341. Ẹ tẹ́lẹ̀ kẹ̀dẹ̀ sí èvú ẹ̀ bẹ́ẹ̀ 0704-700-3341. Fọ wà níyà ẹja tí ẹ síwájú.
3: Tọ́ ǹjẹ́ ti gbọ́
2: pé kí ni
3: ilé ẹjọ́ kan eléyìí tí wọ́n ní ó jẹ́ ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Àbújá, ó ní wọ́n ti gbé ìgbésẹ̀ alágbára kan pẹ̀lú àṣẹ eléyìí tí wọ́n ní wípé wọ́n gbé iyùn tó jẹ́ wípé wọ́n pa àṣẹ ọ̀hún ní àná òde yìí ni nílùú Àbújá ni. Wọ́n ní ẹnìkan eléyìí tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ohun àmúṣagbára lórílẹ̀-èdè wa Nàìjíríà, Sali Mamman, tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ó ti wà ní ilé ẹjọ́ tipẹ́. Wọ́n ní wọ́n ti tẹnu fẹ́nu kòkò sọ́dún lórí ọ̀rọ̀ ayé ẹ̀yìn ní àná òde yìí ni, pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ẹ̀wọ̀n ọdún 75 iyùn 75 years tòun náà ni wọ́n ràn ó, tí wọ́n ní pé kọ́ lọ wò wá láàrin ọdún 75 péré ẹ̀yìn tí wọ́n sì sọ fìdí ẹ̀ múlẹ̀ ni pé eléyìí wà ní ìbámu pẹ̀lú ẹ̀sùn eléyìí tí wọ́n ní pé wọ́n fi kàn án iyùn láti àtẹ̀yìnwá o, léyìí tí wọ́n sọ wípé ó ní ṣe pẹ̀lú gbígbé owó òlùfo gánà jìbìtì àti àwọn ìwà ìbàjẹ́ míì. Wọ́n ní owó eléyìí tí iye rẹ̀ tí ò dín ní bílíọ̀nù lọ́nà 73, ó tún gbé mẹ́jọ pẹ̀yìn 33.8 billion naira. Òun náà ni ó jẹ́ wípé wọ́n ṣí sí lọ́rùn o, wọ́n ní inú ibi ìgbẹ́jọ́ ọ̀hún ní àná òde yìí. Òun náà ni onídàájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ló ti jẹ́ wípé ló ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀. Wọ́n ní ẹ̀sùn 12 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n fi kàn ó, eléyìí tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú gbígbé owó òlùfo gánà àti kíkó owó ìlú mi. Wọ́n ní pé eléyìí tó jẹ́ wípé àjọ eléyìí tó mójútó ìwà ìbàjẹ́ iyùn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà, iyùn EFCC, òun náà ni wọ́n fi ẹ̀sùn ọ̀hún kàn ó. Òde báyìí wọ́n ní ẹ̀sùn eléyìí tí wọ́n ní wọ́n fi kàn ọ̀hún tí wọ́n ní wípé ó jẹ́ ẹ̀sùn 12 ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní lórí 12 ọ̀hún wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan lórí ẹ̀sùn kọ̀ọ̀kan wọ́n ní ẹ̀wọ̀n ọdún 7 náà ni wọ́n ṣí fún o, tí ó sì jẹ́ wípé ẹyọ kọ̀ọ̀kan ọ̀hún wọ́n ní 10 òun náà ni wọ́n sọ wípé ó ṣe kíni, ó jẹ̀bi rẹ̀ nínú 12. Wọ́n ní 10 ọ̀hún ọwọ́ jẹ́ 70 iyùn 70. Wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ wípé nínú 2 tó kù tọ̀ wọ́n pa iyùn pọ̀, wọ́n rí wípé tọ̀ ó lọ́wọ́ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá sọ iyùn di 5 wọ́n bá sọ di 75 years kan. Wọ́n ní ṣùgbọ́n nígbàtí ó yábá ìwọ́lí ẹni tó jẹ́ onídàájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ló gbé ìgbẹ́jọ́ ìkalẹ̀ tó sì jẹ́ wípé wọ́n ní kò sí àǹfààní láti sanwó òtanràn rárá rárá bo ti wu ko mo ṣugbọn won fi die mule ipe ni inu lori esun mewa won ni o le sanwo itanran iyun fun merin pere ninu e boya won o din iye ojo ti o lo lule ogba tunse boya won o dinku ti won so pe ko san million mewa naira fun merin ninu awon esun ti won fi kan won ni mefa yoku eyan baba wa si meje lona mefa iyun na o si se kini ogara opo die ṣugbọn ewon ti ara won lo ti o ti o ti dinku die bo ba le ko owo eleyi to je million mewa naira bo ba le ko le iyun lati se kini lati yo merin ko ninu esun eleyi ti won ni won fi kan ewo iroyin wa nbe be ba fe ka si waju si iwe iroyin vanguard lo ko ekun rere laaro yin
2: eleyi na so wi pe lo fi n yo wa wi pe after god na government if you do anyhow to government you see anyhow o ya kin tesi waju ni iwe iroyin the matrix ni eleyi wa laaro toni olusegun mimiko to ti fi gba kori je alagba egbe oselu pdp oyin alaga egbe oselu pdp chairman nigba kan ni o oun ni oyin ti fi die mule wi pe o ti darapo mo egbe oselu apc bayi o leyin na oun lo kede re pe gbogbo ara bayi di gbe bayi lo oun fi wa leyin atuyan are bola ahmed tinubu gege bi are orilede yi lekan si mimiko gbosuba kare fun awon igbese re ninu isakoso re nipase awon ise akanse loni ranran eleyi to ti mu idagbasoke ti okere ba oro ajo orilede yi oni lara re ni etu eyawo fun awon akeko eleyi ti won pe ni student loan awon akeko se ngbo awon na o le paro e bakoda ajo sepo laarin orilede wa nigeria atawon orilede mi fun imugboro oro aje wa atawon ise idagbasoke mi loni ranran eleyi to ni pe kini won ni o ye ko te si waju aye okiki alase ti pe o ku ise o afẹ to ba se kini to ba se pari o wa so wi pe are ni lati te si waju o pelu awon ise eleyi nitori na are tinubu gbodo se sa elekeji fun ase pari ise ati ite si waju ise rere inu rero yin the matrix le o ti ri ekun rere eleyi ka laaro yin
3: o da je ti gbo be ba yan mi gege bi are orilede nigeria odun merin pere bayi gbogbo isoro ati ipenija ti orilede nkoju o na ni opin yo de ba o
2: ta lo so eleyi se ni wadura mo mi ba lo
3: so le mi ko mo so
2: gbe bayi ni mo fi wa leyi
3: mo ko olon so
2: chati ara se sa akoko de ra ku o be
3: ebi ko mo so eni to na je to fi fe han lati dije du Ware, nabi ase egbe oselu ADC iyun rotimi amechi no lo soro isigboro aye iyun ni ana ode yo oni se ri gbogbo nta mu ni babara bi pe ojo se kan ni pe awon to je pe won ti sakoso lorilede wa Nigeria ti won wa mu bi pe awon sise isoro orilede wa Nigeria ina lo wa po be oni ko si nkan kan be bohun ba tin de be bayi oni gbogbo nti o je ipenija ti orilede wa Nigeria nkoju o na ni ohun o se kini nlo won gidi pe opin deba be yo ni okokan ijejo pelu bo ti se je wi pe ni ana ode yi gangan nlo won na jade to si fife han iyun gege bi pe ohun na fe dije dupo are iyun ninu deto odibo odun 2027 o fi die mule to ni se ri orilede wa Nigeria orilede to je wi pe o san fun wara ati fun oyin ni to si je wi pe isoro ti nkoju re o ni awon to moju ogun gangan to ye ki won o pa bire o ni awon ni won o yan sibe o ni be ba wa yan ohun o lohun mo bi ti bata n gbe ta awon mo orilede wa Nigeria lese o ni se ri nta n pe ni ti fun tedo o selu abi bi ati se sakoso ni orilede wa Nigeria o ni ko ye opo lopo awon ta yan sipo lasiko yi o ni eleyi gan lo fa to fi je wi pe orin kan na la nko ba ba ko alujo lodun merin eleyi ta tuntun ko lodun merin mi to podun mejo oni belo mi bo ba tun gba isakoso oni orin on kan na orin ko isi o na ni gbogbo won ma so oni opolopo won o ni afojusun ki won to gba opa ase gege bi are orilede Nigeria oni sugbon ohun te nwo yi oni be ba le gbaruku ti ohun oni laarin odun merin akoko nlo won ma yanju awon isoro eleyi tin koju orilede wa Nigeria ni okokan ejeji o bi ko ba kun gbe oran ranse o si isakoso are tinubu eleyi to je wi pe nbe lode bayi sugbon beyin ba fe ka bo ti se so gangan iwe royin di matrix na lo ko ekun rere bo ti se jade iyun laaro yi
2: nje ti gbo oya inu iwe royin di matrix na ni eleyi wa o gobina ipinle oyo onimo ero se yi makinde o ma ti soro o to si je wi pe o ti wa kede ara re bayi o ti finu egbe oselu PDP sile inu egbe wo lo darapo mo o darapo mo egbe oselu APM won ni gomina yi ohun na ni o ti so ikede yi nibi eto kan eleyi ti won se ni gbongan mapo eleyi to je pe ibi mani gbagbe ni ilu Ibadan olu ilu iyen ni ipinle Oyo nbe na ni o ti so wi pe oniṣe bi egbe oselu PDP ati egbe oselu APM yi oni awon mejeji yi won ni won jo fe so ajo so ye po ni o oni pe ki se wi pe boya ohun kuro ni ibikan ohun bo sibo mi ni o oni pe tori pe kini ohun ni erongba lati je are orileje yi o wa ni fun idibo imura sile idibo 2027 oni ohun na fe takan gbo o pelu are Bola Ahmed Tinubu to wa ni ori alefa lowo lowo bayi ikede yi ohun na ni ati so wi pe o wa ni bi tagbangba kan ni ilu Ibadan won ni fun iswo e fun isokan ati fo so po laarin egbe oselu PDP o to je ti igun ti seyi Makinde ati egbe oselu APM ikede Makinde ati ajo sopo awon egbe mejeji ohun o ni ori ti fidi emule wi pe won ni yo tubo won ni o ma sina iwoye mi fun awon egbe oselu alatako saaju eto idibo gbogbo iyen titi odun 2027 won ni pe gege bi awon onwoye kan lagbon oselu bi won se fidi emule ni o bako na ohun won ni igbese yi o ti da wahala ati ariyanjiyan sile o ninu igun mi ele to je ti egbe oselu PDP atawon egbe mi to ku ni bayi awon ti won wa je ololufe gomina Makinde won ti bere si ni siso loju awon ise akanse lolokan ojokan eleyi ti gomina ohun ti o ti se leyi ti won fin fidi emule wi pe won ni o kaju e o won ni bomo eni bada eji awi eji ati leyin ka so wo po pelu e ko le ba se ohun ti awon ara ilu nfe ni bayi o ti wa daju gbangba wi pe oluse yi Abiodun Makinde yo dije tako are Bola Ahmed Tinubu atawon mi ninu eto idibo are ni odun 2027 ninu ewo in the matrix lo wa be na ni o wa ni ninu ewo in daily trust ti nbe ni owo mi la
3: yi o je ti gbon e je a lo si eka ikede ati ipolowo oja sugbon latari bi seyi Makinde bo ti se jade wi pe ohun o dije dupo are labi ase egbe oselu APM igun egbe oselu PDP awon na ti soro awon eleyi to je ti wike kini an so eje adoki lohun ta je ise eleyi to wa ni waju ata ba padade a mo wa te waju e ku kale o
4: yesi oni sasa to le odun kan lori apede awon baba nla baba won ni gbogbo baba bi ilu sasa olugbe sasa awon oloye sasa ololufe oba lapapo ba njo won yo won Israel majesty oba nasi baba today akabi lowa oburo bi ariwa joye akilowo the first eku orire o ke gbo ke to popopo lo wo se le aro ategbo atepe nlese tena oba wa igunugun ki kulewe iran akaramogbo won ki yo sale legberu odun dandan lasiko ti yin ko tubo ba kebi eku ke yo ma kebi eye ko me ni yo ma fo obi eniyan ojo sunday 17th of may 2026 na fi onisha sa gangan la ye ti ma waye o oba nasiko fa today akabi lo wa oguro bi ariwa joye akilowo the first omo esisha sa omo esupa ti oja okun baba nla baba eni ti ona omo lota odo omo aro dede wo ka biesi o oba nasiru baba to de akabi lowa oguro bi ariwa joye akin lowo the first awon olukede princess wurola adenike adegoke alakoso rede nigeria kati preko mr peter abiola general manager radio 1 loruko gbogbo osise lapapo
5: are you ready? ready to be inspired this weekend? Tune in to Gold Ghetto Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk. It's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration. Because when great minds meet, magic happens. Go get alive. Dear, dream, do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-7355-649.

0: àwọn ti ṣàgbétalẹ̀ ètò ẹ̀kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi eléyìí tó jẹ́ wípé ó múnádóko dáadáa tó mú àyípadà eléyìí tó lóòrìn bá iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà o tó sì tún fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ rere yóò kò dúró ó ní ìtẹ̀ wájú ni oníṣẹ́ rí bá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ eléyìí tó jẹ́ wípé ó kilẹ̀ ó milẹ̀ dáadáa láti rí dájú wípé ètò ààbò orílẹ̀-èdè yìí ó fìdí múlẹ̀ dáadáa òun náà ló jẹ́ wípé ó yẹ láti jẹ́ kí àwọn káwọn ó dá àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn agbófinró lórílẹ̀-èdè káwọn ó dá wọn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ léyìí táwọn sì ti gbé ní ìgbésẹ̀ oníṣẹ́ wa rí gbogbo báwọn ṣe ń ṣe táwọn ṣe ní ojoojúmọ́ ní gbogbo ìgbà láti rí dájú wípé ìpè ètò ààbò ó fìdí múlẹ̀ dáadáa ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ló yẹ kẹ́ ẹ mọ́ yin àwọn o wọ́n ló yẹ kẹ́ ẹ mọ́ gbósùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá torí pé iṣẹ́ kékeré kọ́ òun náà ní kéèyàn lọ mọ́ fàyàrọ́bọn bẹ́ẹ̀ èèyàn bá wá fàyàrọ́bọn mì tán fún ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ló yẹ kẹ́ ẹ tiẹ̀ sọ wípé tọ̀ sàdáńkátà yín ẹ kú ọmọ ṣe ẹ kú ọlá ṣe wọ́n ní gbogbo eléyìí iná ni ó mọ mú kóríyá wá fún àwọn táwọn ó tún lè mọ tẹ̀síwájú láti mọ ṣe dáadáa sì nídìí iṣẹ́ táwọn yàn láàyò ẹ fẹ́ kàròyìn síwájú ìwé ìròyìn The Matrix ń lo kọ́ láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Bóyá inú ìwé ìròyìn Daily Post ni Daily Trust oje Daily Trust òun ló bá wa wòde láàárọ̀ tó ní ìwé ẹ̀ náà níbẹ̀ ní iwájú mi níbi tí wọ́n ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta wọ́n ní wọ́n máa ṣiṣẹ́ wọ́n ní wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o wọ́n ní wọ́n ṣiṣẹ́ ribiribi tó sì jẹ́ wípé wọ́n ní wọ́n rí ọmọ ọdún méjì kan gbà lọ́wọ́ afurasí ajínigbé kan tí wọ́n pórúkọ rẹ̀ ní Fèjírò Obaduemu wọ́n ní ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n yẹn 29 òun ni arákùnrin yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní ó ṣẹlẹ̀ ní àdúgbò kan ìyẹn ní agbègbè náà ìyẹn ní ọjọ́ kẹwàá nínú oṣù tí a wà yìí ni o tó sì jẹ́ wípé wọ́n ní àwọn ará àdúgbò àwọn ọ̀dọ́ tí inú ń bí wọ́n ní wọ́n ti dáwọ́ bo arákùnrin tó sì jẹ́ wípé wọ́n ní wọ́n ti ná nígbà tẹ́rí pé nǹkan ṣẹlẹ̀ wọ́n ní ṣebú yẹ kẹ́ fi tó àwọn ọlọ́pàá létí ni bó tilẹ̀ jẹ́ pé nǹkan ti arákùnrin náà ṣe ó burú já yòókù díẹ̀ káàtó wọ́n ní ọmọ ọdún méjì yìí wọ́n ní inú àpò ṣaka òun náà ni ó gbé ọmọ yìí sí tó fẹ́ máa gbé ọmọ yìí lọ kó tó di pé àwọn ará àdúgbò àwọn sáré wà tà láti kí lo gbé sínú àpò bó ṣe dá dúró nìyẹn wọ́n ní wọ́n ní wọ́n ti ń ná tó kó tó di wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì rí pé wọ́n dóòlà àti afurasí ọ̀hún wọ́n ti kọ́kọ́ dóòlà ẹ̀ kúrò ní àárín àwọn pípù yẹn àti ọmọ náà tó sì jẹ́ pé wọ́n ní wọ́n ti dá ọmọ padà sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ o ṣùgbọ́n ẹni tí ó jẹ́ afurasí yìí tí wọ́n ti lù ṣe léṣe yìí wọ́n ní wọ́n ti kọ́kọ́ gbé lọ sí kílíníìkì wọ́n ní kọ́kọ́ lọ tọ́jú ara ẹ̀ ná bó bá ti wá tọ́jú ara ẹ̀ tán kó wá padà wá máa jẹ́jú ẹ̀ kí ni nǹkan tó dé tó fi gbé ọmọ ọlọ́mọ ọmọ ọdún méjì tó fi gbé sínú àpò kí ni nǹkan tí o fẹ́ fi ṣe ìwà àtàwọn táyà jọ ń ṣiṣẹ́ ta ló ń rẹ kí lẹ fi ṣe níbo ló ń gbé lọ gbogbo eléyìí náà ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọn ò fi wá ni wọn yóò béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí lọ́lọ́ báyìí ó ṣì ń gba ìtọ́jú lọ́wọ́ inú ìròyìn Daily Trust lẹ́wọ́ ti rí kà síwájú sí i.
0: ó dá ìjẹ́ ti gbọ́ o
1: pé kí ni
0: ó dá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn ká ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti ṣe iṣẹ́ takuntakun o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọ́n rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n ní wípé afurasí ajínigbé ni níbi wọ́n ní ibi tí wọ́n ti tọ́wọ́ ti bá wọ́n ní òun náà ni ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀tẹ̀fùn inú níjọba ìbílẹ̀ Àtìbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o ńṣe ni wọ́n ní arákùnrin ọ̀hún ni ó ti jí yàn gbé ó ti wá ń pè wọ́n ti pẹ́pẹ́ tọ̀ ọ̀dà ẹja ọya ibi báyìí ni ẹ kówó wá ibi yìí ni kẹ ti já pàdé ibi tí kẹ gbówó sí rèé wọ́n ní ẹni tí ó jí gbé gangan ni ó ń pè ní Alhaji Bagudu tó sì jẹ́ wípé ní ilé rẹ̀ tó wà ní ìlọ́wà òun náà ni wọ́n ti ṣe kí ni wọ́n ti lọ jí gbé o wọ́n ní inú igbó kan eléyìí tó wà ní ìlú Ọ̀tẹ̀fùn ibẹ̀ náà ni wọ́n ló gbé lọ tó sì jẹ́ wípé láti ìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní pe àwọn tí ó jẹ́ ẹbí Alhaji Bagudu yìí wípé ó yá ẹ̀san 50 million táwọn yùn sì ná títí tí ọ̀nà dórí 1,000,000 naira 10,000,000 naira lẹ́yìn ìgbà náà ló jẹ́ wípé ìjọ tí ó lọ gbowó gangan làwọn tí ń ti fi tó léṣe ọlọ́pàá létí wípé tọ̀ ẹlẹ́kẹ̀rú ń bọ̀ wá gbowó o nígbé tí wọ́n ti gbowó bì kan báyìí tí ó bẹ̀rẹ̀ gbé báyìí wọ́n níṣe ni ọ̀rọ̀ wọ́ tó ni wọ́n mú sekun bi igba ti pa bi igba te yan ba de pa npe le fi pu ni ton lo ti wa ni ile ise olopa ni ipinle oyo bayi titi ti nwo pa ko pa ko nbe eh won ni yo jojojojo gogo jo to yo ti ba ni
1: yo ju iwaju ofe alonzo e mojo alonzo inje ti gba oya inu rewe inde li trust na ni eleyi wa eh kolorun ba ko ma sanu o eh won ni eh ile ejo kokokokokan ni o so wa ni mapo ni ibadan won ma ti tu igbeyawo to wa laarin olajumoke ogunsola ati oko efemi ogunsola won ni igbeyawo odun mokanla won ni won ti tu ka o ki lo ohun to sele iyawo yi olajumoke ogunsola ohun lo ma mu ejo oko e lo sibe o ni a se ri oko mi oku aye ni o o ni oku aye ni o ni pe bi igba ti ohun o ti e loko ni o ni akoko o ni o ya ole alapa ma sise ni o ni ikeji omu ti paraku ni o ni iketa ko ti e mo eto e gege bi oko ko mu eto e gege bi baba lori awon omo o ni fun idi eyi ohun o ti e le tesi waju mo o ti su ohun ki won bo ohun ti igbeyawo lara awon meji ki won tuka be ni ile ejo won ti wa fi je mule pe ah to mo ba ti je pe bayi na ni ori ni ko si wahala o ya atu igbeyawo eyin mejeji atuka sugbon e ki awon omo mejeji ti olorun ba fi jin kiyin ko si wa le akata iyawo na sugbon awa so fun oko yi pe o gbudo ma take full responsibility responsibility ti o je ki tele o gbe ni full responsibility o nje won ni o school won ni o ati gbogbo ohun ti awon omo yi ba nilo ti o se tele won ni bayi o gbudo ma se to yi pe kini iyawo ti so yi pe ah ah o ni oko ohun yole owo kedere agbogbo ara kikise ni o ni ekeji omo ti ni o ni ah ah o ri owo lowo to ye ko fi toju le oti lo nfowo mo wa de mu yo kini wa mu yo keri keri ni won ni iketa o ti e ko ti e si oju se kankan to se gege bi oko ya wa ni ewo bi iwaju o ba se lo eyan sa se pada si wo je o sa ra mo poda o mo ti di single mother kan a ma dagbo bukata mi ju pe kini ki ma bo mo ki ti wa ma bo wo ki ti wa ma se si e ni abe wuli e lai ti ku e ko jo o olohun o le se ele mo eh ni bayi ile ejo si ni o da ko si wa la won o ti tu igbeyawo na won tu ka ni we ro yin daily trust le o ti wi ele ka la ro yin
0: o de ja fe lei kun ni agbon oselu won ni ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti tẹ́lẹ̀ rí ni wọ́n nítọ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti sún ètò òdìbò abẹ́lé wọn iyùn sí ọjọ́ mi ọjọ́ rẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n ní pẹ́tọ̀ kò yí padà ọjọ́ kẹta ọjọ́ kẹrìndínlógún ti ṣe ọ̀la òun náà ni wọ́n ní wípé ètò òdìbò abẹ́lé fún àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ díje dupò sí ipò ti aṣòfin nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ́tọ̀ òdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní yóò wáyé bákan náà ni wọ́n fi àwọn ọjọ́ eléyìí tó jẹ́ wípé àwọn ètò òdìbò abẹ́lé mi ti yọ wáyé o wọ́n ní lẹ́yìn ìtọ́lá yìí lọ́ba tó wá di ọjọ́ ajé monday ti ṣe ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún òun náà ni wọ́n ṣètò òdìbò abẹ́lé ìyún fún àwọn tó ń fìfẹ́ hàn láti díje dupò aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyún senate ni bákan náà ni wọ́n ní ní lọ́ba di ogúnjọ́ ìyún lọ́jọ́rú ìyún ọjọ́ wednesday òun náà ni wọ́n di ṣe ètò òdìbò abẹ́lé fún àwọn tó jẹ́ wípé wọ́n fìfẹ́ hàn láti jẹ́ aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ yìí house of assembly bákan náà ètò òdìbò abẹ́lé yìí fún àwọn ti gómìnà yìí primary fún àwọn gómìnà àwọn tó ń fìfẹ́ hàn láti jẹ́ gómìnà wọ́n níyàn wáyé ní ọjọ́ kọkànlélógún ọjọ́ thursday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà ni o bákan náà ètò òdìbò fún àwọn tí wọ́n fẹ́ díje dupò ààrẹ wọ́n ní ọjọ́ sátidé ọjọ́ kẹtàléníogún ìnìyàn ni ọ́ wáyé tiẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti APC ni o ẹ fẹ́ kà á síwájú ìwé ìròyìn daily post ló kọ́ ní àárọ̀ yìí ó dá ẹja wo báyìí ẹja dókè lọ́hùn tá a bá padà dé ká wá yànnà náà àwọn ìròyìn eléyìí tó wà ní agbọn ti ìròyìn eré ìdárayá fún wa Action bi e tin gbo wa.
2: Ti ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lori awon alatagba yi www.cbn.gov.ng www.nacom.gov.ng www.ncom.gov.ng www.sec.gov.ng lati safiso awon afurasi aye de roya ni lowo yi e pe 0700225226 0800225226 tabi ke pe +234817665673 olukeje FSRCC
0: e kaabo pade janyana na awon ifese won se ti o waye yin ni opin ose yi lati ale yi na ni o ti bere ninu odije ti Nigerian Premier Football League ko ni si ifese won se ni opin ose yi o di ose to nbo lagbara lowo Olorun ṣugbọn ninu odije ti English Premier League egbe agbabolu ti Aston Villa e won ti wa ni week 37 bayi yo to si je wi pe o ose to nbo o na ni pinpin ni o de ba ifese won se ti EPL ata awon ifese won se mi eleyi to je wi pe fun ti ti awa ni egbe agbabolu Aston Villa won wa nle won gbalejo egbe o de ba ifese won se ti EPL ata awon ifese won se mi eleyi to je wi pe fun ti sa ti awa ni egbe agbabolu Aston Villa won wa nle won gbalejo egbe agbabolu Liverpool ago mejo asale oni ni won waye baba wa ti di ojo Sunday awon ifese won se ni o waye loko kan ijije gbo dada egbe agbabolu Manchester United won gbe na wojo egbe agbabolu Nottingham Forest bakan na Brentford ta won wa ni won mo gbalejo agbabolu ti Crystal Palace egbe agbabolu Leeds United ile ni won wa egbe agbabolu Brighton o lo mo ba won lalejo egbe agbabolu Wolves awon wa nle nigbati Fulham ti won lo mo kogunja won bakan na egbe agbabolu ti Everton yo ni ojo Sunday na ni won mo gbe na wojo egbe agbabolu ti Aston Sunderland Newcastle ati West Ham ojo Sunday ni egbe agbabolu Arsenal ati egbe agbabolu ti Burnley ojo Monday ni o waye laago mejo ale bakan na egbe agbabolu ti Bournemouth at egbe agbabolu Man City ni ojo Tuesday yin ojo Osegun na ni won se kini ni won gba eyun to ba wa di ojo Tuesday bakan na ni ago mejo koja iseju meedogun le egbe agbabolu Chelsea at awon ategbe agbabolu Tottenham Hotspur ni won se kini ni won gbe na wojo ara won bo ni won se wa ni ori table si eja sare yan na e ka to be si ni gba awon ipe yin ni okokan ejeje agbabolu Arsenal lo si wa loke tin te table pelu 79 points Man City ni lo tele won pelu 77 points point meti pere ni Arsenal si fi la Man City pelu ifese won se meji to ku se gbe agbabolu Arsenal se won si lori ofe lati gba idije English Premier League eja ma wo bo bakan na gbe agbabolu ti Manchester City lo wa ni ipo keta Liverpool lo wa ni ipo kerin pelu 59 points ipo keta ti Manchester United wa 65 points ni won fi wa bi awon woni nguwe ninu omi to gbe won pada seyin gbe agbabolu ti West Ham Burnley ati Wolves awon ni won wa ni 18-19-20 kori oko egbe agbabolu Tottenham kori oko awon na yo eja file baun nigbati lagbara Olorun laipe laijina e to mo je gbadun awon iroyin ere idaraya nikan ni yi e seun e ti n gba wa 0704700-3341 awon iroyin wo nle yin fe so sinu awon iroyin leyi ta ti mo wa fun yin loko kan ejeje ka aro sa yes sir yes sir e ka aro sa e seun o
1: Ako juma sa.
3: Ako senta, ame ni wodu. Ama si pepe se, ame ni jokwe kwa wa. Jito do ki ama se, do yon se. Oma kusha wani, nebe pe bata milyon. Ojo yon kukwe da. Koko no. Koma koko, oji dabe, ala akwe kwa wamo. Ala mama si jokwe, to da wate si.
0: Thank you. Eda ku be ba ti pe wa wole gbo awon oro to ti a ba so laarin ara o ri afefe la wa eda kun gbo awon ipe lori sirisi e mo ja mo se kini e mo ja mo mu yin wa mo elo e ka aro sa e ka aro sa o
1: ami e ka bo sa
3: Mm.
4: 0704 700 3341.

0: àrọ̀ o.
1: Tọ́ ọ̀la ẹ pè wá padà, ta ló wà ń bẹ̀? 0704700 3341. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà.
2: Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ mà tó bá jẹ́ o.
2: Àmì o.
3: Orúkọ ti mi ní General Pastor Alabasita Olomola ti Odogwu.
1: Yes sir.
3: Ọlá wa pẹ̀lú. Ṣé ṣe ìjẹ́ ká gbẹ ìjẹ́ ká yẹ mú jẹ wá ní stress kan? Ìjọba wa ṣẹ́kù ẹ̀ o ní pé ẹni pé ó ti dọ̀ pé tọ́wọ́ fẹ́ gba owó lọ́dún ìṣètò kó máa lọ gbowó yẹn. Ó má ti lè tọ́wọ́ bá ti tó owó kó máa kílẹ̀ àwọn jàǹdù lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ kí àwọn gómìnà máa tá ìjẹ́ kù ara sí wọ.
1: Ẹṣeun 0704700 3341. Ẹ káàárọ̀ o.
4: A máa kọ ojúmọ̀.
1: Ojúmọ̀
2: ẹ sà.
4: Ìpinnu kò délé láti jẹun.
1: Yes sir.
4: Kò sóhun tó dọ̀ kò bí àjẹ yìí o. Bí àjẹ ò bá dò bí ìgbẹ́ nílùú rí. Bí ìjọ ò bá rojú ọmọ tásítà ò lè ròde ẹmu. Ẹ jọ ẹni tó bá súnmọ́ pírẹsidẹ́ǹtì dáadáa. Nǹkan tí mò ń sọ yìí kó bá wa sọ fún kó tra ẹ̀. Jẹ́rí gbogbo àwọn dáradára wọn yẹn. Gbogbo ẹni tó bá ti ní ìṣọwọ́ nínú iṣẹ́ okòwò ẹran dídà ní Nàìjíríà. Ó pè wọ́n. Ó ní kí n sọ fún àwọn ọmọ wọn kọ́ má pa àwọn àgbẹ̀ mọ́. Èkejì ní pé jẹ́rí gbogbo háràmù orúkọ yẹn má ti ẹ̀jẹ̀ ká gbọ mọ́. Ó ní púùkù ó ní háràmù ni pé ọlọ́run ti ẹ̀wà nífẹ̀ẹ́ sí. Ṣé mo pé ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn bá wá? Ó pe gbogbo àwọn olórí tẹlẹ́mù ẹ̀sìn Mùsùlùmí lókè ọjà. Kókìlọ̀ fáwọn ọmọ wọn Boko Haram yẹ kó tẹ̀ wá kúrò lẹ̀. Bẹ́ẹ̀ni àwọn orílẹ̀-èdè tó jí wa kó tí àwọn ọmọ wọn wá sí bí náà wá tó jẹ́ pé àwa ilẹ̀kùn wa ló jí sílẹ̀. Ilé yóò nílẹ̀kùn kí òdodo tásí wọn wọ̀. Ó pe gbogbo àwọn òwúrò lórí wọn nísìnyí. Ó bá wọn ti pàdé pọ̀ kọ́ kí àwọn ọmọ wọn yìí lọ. Ẹni tó bá máa gba ìjọba lọ́wọ́ Tinubu, ìyẹn yẹn gan kó mi sọ pé òwúrò máa mú kí.
1: Ẹ
2: ṣeun gani sa, àmì láǹfààní láti gba ìpè kankan mọ́ torí pé kí ni aago méje báwa ó kọjá lọ sí olú-iléeṣẹ́ wa Lábújá láti lọ gbọ́ ìròyìn ní èdè Gẹ̀ẹ́sì títí ìgbà míì tí ó tún láǹfààní láti bá pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Gíwá Ìkànnì yìí Abiola Peters Mr. Perspective. Bákan náà màmá wa tó jẹ́ ọ̀gá pátápátá fún ilé-iṣẹ́ orílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọmọbabìnrin Wúrà Ọlá Adénìkẹ́ Adégòkè lórúkọ wọn náà la fi ń kiyin o. Ẹni ọlá Bọ́sẹ̀dé ọmọ Saliu lórúkọ tèmi. Ẹ ṣeun.
1: Tọ́ ó tún di ọjọ́ ajé Monday fẹ́ pàdé àwọn akẹgbẹ́ wa. Dúrà mọ́ mi ọmọ balógun lórúkọ mi òní ó sàn wá láṣẹ ìlédùá.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ láago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì Radio 101.03.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí Abdallah kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè taja yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́sì mọ́ ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ mọ́ pé Eniola Abosede Saliu Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM laago méjìlá níkànnì Radio 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàá.

0: 103.5 FM.
1: Ọ̀rọ̀ rẹ ló fi ṣù àkàrà kan àti ẹja márùn-ún bọ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn.

0: Radio
1: 103.5 FM.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹkàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹpẹ́ lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ sálì wo mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́sẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ nìkísín, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́, póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti dodo eni to moju leja re ni o anise mo si tun tenuma tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo ojana mo nbo o eku ka
3: awon agbabo won so pe igi gogoro ma gumi loju atokiri lati nlo amujuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: e ka bo pada fayin te ri number osula habal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabike pe won sori 091 57 58 9016 091 57 58 9016 number tele pe baba sinu iwo ti ri bi oye tabi o ti rukurukuru ojunlewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo nile ise osula aba ai solution baba gangan nbe pelu mi nile agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to n fa sababi re boya akonahun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa okoba apa owo dese okobese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

0: ju owo to ni o tun mo si pe oju la ba kokko moju to lagwara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagwara ni pa iriran ona wo le ngba ogbon wo le nda si
1: e se atokun oro wa da be npe nkan ti olodun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko o tete bolu ko o
0: kin to gba yin lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba be ba fe foju kan yin bo won se le ri
2: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju ko asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe ro sula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
0: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju ka ki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
1: ibaran mi fun iru eyan be yen ni pe won ni pa mi mara ki npe loruko aisan je tu mi sita ki n fi on sile on loruko re keji in ti ba n se eyan te n ba fi mara o n to won o fe ko fo on sile niyan e tete be se n gbo e ma fi gbaladola e ma bo lori ise iwosan ibile olodun lo fi ran wa o
0: baba ki la won asiri ti baba yi lo tori pe ki n to mo yin ni mo ti n gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan oja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi tan ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
1: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
0: ba kan ran yin se
1: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale atoda keyin o joko tagba
0: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: e seun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni ile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọjú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu
0: kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ sí pé òótọ lọrọ táwọn oníwàádìí tí wọn ṣe pé ọpọlọpọ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọhùnún lọpọlọpọ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ lójú bàbá wa níṣẹjú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹẹ tó jẹ pé tí wọn báyìí tí ti gbogbo ojú wọn lè kàwé arábìnrin kan tó wá sọdọ yín tó jẹ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹfà ṣùgbọn ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ fashion ìní èyí tí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí
1: bàbá tẹ rí abalabi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé ṣe rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ó dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan
0: wọn fún yín nígò
1: tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún

0: padà sórí ètò ẹ̀kú ìpalẹ̀mọ́ láti kọ ní radio 101.3.5 FM 0704-700-3341 0704-700-3341 Hello, ẹ̀kálẹ̀. Ẹ̀kálẹ̀ ti wọlé ẹ̀bá gbóhùn sókè.
1: Ẹ̀kálẹ̀ mà.
0: Yes, sir. Ẹ̀kálẹ̀ sir.
1: Ẹ̀kú ètò máa
0: ọ. Ọlọ́run ló ń tó.
1: Ọ̀ní kí n gbé lágbára ọlọ́run.
0: Àmì, àmì, àmì àtẹ̀yìn náà. Ami, ami, ami.
1: Orúkọ tèmi ni Bọ́lá Jimoritala ọmọ ìyá pupa láti
0: Alápàá. Ọmọ ìyá pupa ẹ̀ka àbò sà.
1: Dàbọ̀ ẹ pé tó.
0: Yes, sir.
1: Ẹ jẹ́ sáré fi àǹfààní tàbí kan tó pọ̀ lánàá. Níwọ̀n
0: ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, sà.
1: Ẹ bá mi kọ kí ìyàtọ̀ sí kí ní pàtàkì. Alaba ọ̀rọ̀ pé ó pé owó ọmọ yẹn tán lọ́wọ́ àdọ́gbọ́ ti sọ ní ìlú òbí mọ́. A ti mọ ọmọ náà, ọlọ́run á jẹ́ kó mọ̀ wá. Gbogbo àwọn ìjókòó, ọlọ́run á jẹ́ kó yẹ.
0: Àmì.
1: Ẹ̀mí wa láyà ti àlàáfíà o.
0: Àmì, àmì, àmì.
1: Ẹ̀rọ ẹ̀sìn àbò
0: tó bẹ̀rẹ̀. Yẹ́sà.
1: Tó bá níta ló ń di ọmọ ìyá pípa láti alaba ọ̀rọ̀ tó ń kí a tó.
0: Àwọn náà ti ń gbọ́ báyìí. Àwọn náà ti ń gbọ́ báyìí. Ẹ yẹ.
1: Ètò tẹ ẹ̀rọ tẹ ní padà tí
0: mà.
1: Ẹni tí ó ṣe ta bẹ́ẹ̀ ń gbọ́ mi bá.
0: A wà pẹ̀lú yín sà.
1: Ó ṣe da ni pé bí èèyàn bá ṣe àṣìṣe àgbẹ̀. Wọ́n ní èèyàn ń lọ sí ìdíkan ó pa lé jẹ́ torí kó lọ tó kó pa lé jẹ́. Mi ò bọ́bọ́ yẹn kò wẹ̀ ilé lè máa kọ́kọ́ fi ṣe. Àwọn tó bá bá ń kó báyọ̀ tí ẹ̀ bá ń dáná ládùúgbò àwọn tó bá báyọ̀ bárúkú àdúgbò lè ọba kọ́kọ́
0: fún
1: mi. Mo jẹ ọlọ́run ajẹ́ bí ọlá wa kó pọ̀ kó jẹ́ kù.
0: Àmì.
1: Ṣùgbọ́n tí ò bá ti fi owó àwọn náà ti bá méjì wá lo gbáńkọ.
0: Wá lo gbáńkọ.
1: Wọ́n máa lo gbáńkọ ni. Ṣùgbọ́n ẹ mọ̀ ní tí ó dàbí pé gbàgbé ọ̀fúnpé yàn èèyàn ká sọ pé yàn èèyàn fúnpé yàn wá bí. Èèyàn bí sílẹ̀ ti dúró ládùúgbò ṣé kó báàlú ẹgbẹ́ ti ra ẹ̀. Tó ó máa lo gbàǹkọ ni. Tó ẹ fún mi láyìnlá ọmọ wúrà àbí pàṣọ.
0: Àyìnlá ọmọ wúrà ó da àbí pàṣọ ó da ó da. Yẹ́sà ẹ ṣe. Bẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ ẹ lè pè padà àbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ kí n bá yín ṣe. Ẹ wojú gbogbo ẹ lọ kí ọlọ́run ọba kí ó pèsè owó tí a máa fi ṣe ìnáwó. Àwa tí adájọ́ ìnáwó náà ni kí arówó fi ṣe. Hello.
2: Hello.
0: Yes, sir. Ẹ kalẹ́ sà. Yes, sir.
2: Kìtì gbé
0: o. Ó gbére o, ẹ kalẹ́ sà.
2: Orí ẹgbẹ́ wọn gbogbo jíjí ẹgbẹ́ la
0: pa fún wa.
2: Iléeṣẹ́ yóò wà ní jóná.
0: Àmì.
2: Ètò ló máa ṣe lọ́wọ́ ibùdókòwò fáyọ ọlọ́run olùjọ ṣe.
0: Àmì, àmì, àmì.
2: Àbí àwa gbà wọ́n gbọ́ kúrò jáde lérò ọ̀rọ̀ púpọ̀ ní jáde lérò ẹ̀.
0: Àmì.
2: Orúkọ mi ni Àbíbẹ̀ nígbà sọ̀rọ̀ láfẹ́ wá délé tòkòtò náà. Dàdà bá wúrí ló sọ̀rọ̀.
0: Ẹ kú jẹ́ mẹ́ta sà.
2: Àwa rí wẹ́ o.
0: Yẹ sà.
2: Lórí ọ̀rọ̀ lílá náà sọ wí. Ọ̀rọ̀ lílá bí wọ́n ti pé ajé láti dé gánà lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bábá ń ṣe pàtì ọmọ ìlú bá wà ládùúgbò lẹ́ẹ̀mà kọ́kọ́
0: ṣáàfù
2: lórí òdiwọ̀n títẹ̀ gan bẹ́ẹ̀ bá ṣáàfù ohun ìyá àbáwọn aráàlú ní ibi tí kò dáwọn sí ìjọ pínpín ṣe báwọn aráàlú tẹ̀mí bú àwọn aráàlú lé rárá o ó fọ àwa lórí jẹ ọgbẹ́ yẹn yóò tètè dé ṣùgbọ́n nígbà ń gbàgbé. Wọ́n bá rí nínú ilé kẹ ọgbọ́n o. Bẹ́ẹ̀ bá fún mi lè sọ ní ìṣújọba lórí yan. Sọ̀ní àdé.
0: Sọ̀ní àdé ìṣújọba lórí yan. Ó da ó da sà. Ẹ ṣeun gan ni sà. Yẹ sà. Ẹ jábọ̀ bóyá a lè gba ìpè méjì kan torí kó tó di pé a ó kọjá lọ sí ilé iṣẹ́ Solution Herbal and Spiritual Center ká gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún wa. Hello, ẹ kalẹ́ o. Ẹ kalẹ̀ ẹ ti wọlé o.
3: Ẹ ló ma.
0: Yẹ sà ẹ kalẹ̀ sà.
3: Ẹ kalẹ̀ èmi mo pè yín sí kejì ní alẹ́ yìí.
0: Ó dà
3: orúkọ tèmi ni Yakubu Ọlátúnjì. Mo pè láti Kétù.
0: Ẹ kújọ́ mẹ́ta sà.
3: Ìjọ kan pẹ̀lú.
0: Yẹ sà.
3: Ẹ jọ mo
0: 0704 700 3341 0704 700 3341 náà ni ojú òpó tí ẹ lè fi kàn sí wa ẹyin náà ẹ lè tẹ àtẹjíṣẹ tó bá jẹ wípé ohun yẹn ti fẹ máa ra yín lọ ṣùgbọn kò sí bí ẹ ṣe máa gbọ ètò eléyìí tí ẹ tí orin máa ra yín lọ 0704 700 3341 ni ojú òpó tẹ lè fi kàn sí wa láti dá sí ètò bẹẹ bá dẹ ní ẹni tí ẹ fẹ kí kú ìpalẹmọ ẹ orí ètò yìí náà ni ẹ máa ti ṣe ó dá ẹ jẹ kí a lọ sí ilé iṣẹ solution herbal and spiritual center ẹka gbọ iṣẹ eléyìí tí wọn ni fún wa tó di pé a ó máa tẹsíwájú gbogbo ẹyin tí ìpè yín wọlé tí a ò rí gbé ó dá eléyìí rè tí a bá dé láti ẹka ìkéde àti ìpolówó ọjà a ó túbọ máa gbé gba àwọn ìpè náà lọkọọkan èjèèjì.
4: Ẹgbà alégbèje àìsàn ohun àrùn ní bágo ara ìdáwọ̀ yá àjà bórí bá wá kún níṣe ló yí asátọ alábẹ̀lọ wò àìsàn tàbá àrùn wo ní bágo ara tiẹ̀ wọ̀ yá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságo ara tiẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà ayò diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságo ara tán àmọ́ ṣílẹ̀kùn àrùn ló ní ìrànràn ságo ara ọlọ́mọ ọkùnrin àti ọlọ́mọ obìnrin. Wọ́n ti sọ fẹ́lòmíì pọ́rọ̀ tiẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyí padà. Ẹni tó mojú ògùn ní Dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ọlọ́run ò ṣe bí solution health center àti iléeṣẹ́ ọlọ́run ò ṣe bí èèyàn ní ẹbẹ̀ spiritual center ní ẹtọ́ lọ́wọ́ wọ́n wà ní 22 Oseni street off Lawanson bus stop Suru Lere Lagos ẹ̀lú ẹ̀ ló wọn ni 0808198 4247 àti 0806924 3475.
0: Láti ilé iṣẹ́ Solution Herbal and Spiritual Center. Iṣẹ́ kan ṣoṣo ni Ọlọ́run fi ràn wọ́n ní ilé iṣẹ́ Solution. Òun náà ni yíyanjú ìṣòro tí ẹ̀dá ń kojú ní ìlànà ìbílẹ̀ tí ṣe ìlànà ti ewé tí gbo àwọn bàbá ńlá wa. Iṣẹ́ méjì, òun náà ni wọ́n fi iṣẹ́ wọ̀nyí ṣe tí yóò sì jẹ́ wípé àṣẹ ìwòsàn Elédùmarè náà ni wọ́n fi ń ṣe tí Ọlọ́run ọba tí ó jogún fún wọn. Àkọ́kọ́ ni ṣíṣe ìwòsàn àìsàn eléyìí tí ó ń bá àgọ́ ara wọ̀ yá àjà. Ẹ̀ẹ̀kejì ni wíwá ìyanjú sí ìṣòro tí ẹ̀dá tí wọ́n kojú láyé. Ọlọ́run ọba ló ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ o. Àkàìmọye èèyàn báyìí ni Elédùmarè sì ti lò wọ́n fún tí gbogbo wọn ń padà wá jẹ́rìí ságbára Ọlọ́run. Ẹ jẹ́ ká mú lágbọn ti àìsàn eléyìí tó ń bá àgọ́ ara ẹ̀dá fínra. Oríṣiríṣi àìsàn àti àrùn ló wà ṣùgbọ́n